0: ọgbọ̀n.
1: Bẹ́ẹ̀ni, àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ lẹ́tọ̀ kọ́haràntà tó lálẹ́ ìhùn níléeṣẹ́ rédíò Eagle 7 Sports Radio 103.7 FM. Lórí ètò yìí láti máa ṣalábàápàdé bàbá wa nínú Olúwa, Prophet Doctor Damilọ́lá Omi Mákindé Kùkùté Jésù. Níbi tí wọ́n ti máa rọ̀jò ní gbogbo alẹ́ Sunday láàrin aago mẹ́sàn-án sí mẹ́wàá. Lẹ́tọ̀ yìí máa ń wáyé o. Ọ̀sẹ̀ yìí ò ní fòmí ru o. Ẹ jẹ́ kájọ gbọ́.
2: Wait, they're coming, Charlie, for me.

الحمد لله رب العالمين علي قدوس اسمو بي اجي كا جو غوشوبا اون اليدوماري الله اكبر TGIF Thank God it's Friday. Allahu Akbar. Aku asheku odun. Emi wa se pupo re loke rupe. Bere latori giwa ikani ta waye. Oloye Chief Segun Odegbami. De ori eni to kere ju ni kan ni Ego 7 Sport Radio 103.7 FM. Aki gbogbo eyin musulumi ododo. Eyin pe aku odun aku iyedo. Emi wa se pupo re loke rupe. Todun to nbo won ni feni keni se awati lola Nabi wa Muhammad. Ati se yin na a jo peju pese se ni lodun to nbo okile omile obole okale ojile odule opinle omile onile opale o Allahu Akbar o bala ni e ala le mo wa nfi akoko ye Mo fe toro nkan kan lowo oba ya latifa Oba laanu Roti ojo oni Ojo ojo ta ya soto Roti odun ileya ta se koja ye Roti ayajo awon omode loke rupe Eyan Children's Day Awọn ọmọ ti won ko ni ijọba ibile orire ni ipinle Oyo Mo bebe ni Ọlọrun Ba wa fi iṣọ rẹ ṣọ wọn Ba wa dáàbò bò wọn Bi won se ko won Láyọ̀ àti àláfíà jẹ́ kí wọ́n kún wọn padà bẹ́ẹ̀. Nǹkan kan ò ní ṣe wọ́n. Àwọn èèyàn tí wọ́n ti dẹ̀mí wọn légbodò. A fi yọ̀ wọ́n. À ń fi eléyìí a fi ń tọrọ òmìnira fún àwọn ọmọ kéékèèké yìí. Èyí tó kéré jù nínú wọn 2 years ọmọ ọdún méje. Èyí tó dàgbà jù ọmọ ọdún 16 years. Fọ́nrán kan tún jáde lónìí gẹ́gẹ́ bí àwọn arábí ti ṣe fi léde. Mo rí ọ̀gá ilé ẹ̀kọ́ yẹn ń bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n gbé kinní síwájú rẹ̀. Arábìnrin tó pọmọ lọ́jọ́ sí. Nínú fọ́nrán tí wọ́n ṣẹ̀ fi léde yìí ó gbọ́mọ náà dání ni bẹ́ẹ̀ náà ni òun náà ń bẹ̀bẹ̀. Ló ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn lórílẹ̀‐èdè Nàìjíríà wípé dákun ẹ dábọ̀. Ohun tá ń là kọjá níbí kìí ṣe kékeré. Mo rí fọ́nrán yẹn ó ṣe mí bákan. Ọjọ́ 14 nínú igbó. Ọlọ́run o. Atọ̀rọ̀ òmìnira ní kíákíá fún àwọn aráabí. Má jẹ́ kóhunkóhun ṣe àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ wọn. Lọ́la Nabi wa Muhammad.

ẹ má gbàgbé ìpè ìpalẹ̀mọ́ ń lọ lọ́tún ìpalẹ̀mọ́ ń lọ lọ́sì ta bá ń sọ̀rọ̀ nípa ìdíje UEFA Champions League final tí yóò máa wáyé lọ́la láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù PSG apá kan lórí ètò yìí lálẹ́ òní á dedicate fún ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lọ́la kí ni èròǹgbà yín kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan lọ́la níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ṣe Arsenal máa láǹfààní láti ṣe bẹ́ẹ̀ jáwé olúborí ṣe ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n á gbìyànjú agbára ṣé wọ́n á lè jáwé olúborí nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ikọ̀ agbábọ́ọ̀lù PSG yìí ẹ má gbàgbé defending champion níwọ̀n tí àwọn náà á tún lè gba back to back wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Thierry Henry àti akọni kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG àwọn ni wọn yóò máa gbé ife ẹ̀yẹ UEFA Champions League àwọn ni wọn yóò máa gbé wá sí orí pápá ní ọ̀la láti ṣe àfihàn ẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì tó ọdún tó kọjá mo rántí pé Maserati Materazzi àbí èèyàn kankan ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Inter ni tí n bá ṣe òun ló gbé wọn àti èèyàn kan ni wọ́n jọ gbé wá ṣùgbọ́n tí ọdún yìí tó fẹ́ wáyé lọ́la Thierry Henry àti ẹnìkan tó jẹ́ akọni nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ni wọn yóò máa ń gbé ife ẹ̀yẹ UEFA Champions League wá. Eré gbogbo dọ̀la ṣùgbọ́n kó tó di ọ̀la yẹn báwo la ṣe fẹ́ sọ sí. Màá yànnà náà fún yín lálẹ́ òní ẹ̀yin náà á dẹ̀ láǹfààní láti bá mi dá sí lábala ṣúyọ̀ lógo. Ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ń bi wọ́n lè rìn wípé bọ́lá ti rówó. Wọ́n á máa sọ fún wa wípé àwọn ò lówó lọ́wọ́. Wọ́n mà ti ń ṣe bẹ́ẹ̀. Bernardo Silva, Julian Alvarez. Gordon. Wọ́n mà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń kó àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n mà ti ń kó wọn jọ. Ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti submit €100 million fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Wípé àwọn fẹ́ ra Julian Alvarez. Bernardo Silva láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City yẹn náà ti sọ dímọ̀ pé orílẹ̀-èdè Spain lòun ti fẹ́ tẹ̀síwájú ní sáà tí ń bọ̀. A máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lónìí. Gbogbo ibi tí ọ̀rọ̀ dé dúró ẹ máa láǹfààní láti gbọ́. Bẹ́ẹ̀ náà àwọn ti Chelsea wọ́n ń gbé àwọn agbábọ́ọ̀lù méjì kan yẹ̀wò láti ra wọ́n fún ìgbà àkọ́kọ́. Ẹ má gbàgbé pé Xabi Alonso ni akọ́nimọ̀ọ́gbá wọn tuntun. Mo ń bọ̀ lórí yẹn náà. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Patrick Evra ó máa ń tẹnumọ fún wọn wípé kí wọ́n lọ gbé Victor Osimhen. Àní Victor Osimhen ló lè ṣe dáadáa fún wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Evra ló ń sàn yẹn o. Ẹ má gbàgbé pé wọ́n ti súnmọ́ ipele àti ra agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta. Ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n ti ń tẹjú mọ́ agbábọ́ọ̀lù kan. Wípé àwọn fẹ́ láǹfààní láti gbé wọlé sí Santiago Bernabéu. Ta ni agbábọ́ọ̀lù yìí gangan? Ẹ má gbàgbé o. Wípé ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó kó ọjọ́ mélòó? Ó ń wò wá àwa náà ń wò ó. Kò jẹ́ tuntun mọ́ o. Wípé Jose Mourinho ó mà ti tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún mẹ́ta pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Luis Enrique òun ló ti fi ọ̀rọ̀ ńlá kan ránṣẹ́ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Terry Murphy agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó parí àdéhùn àyálò rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Porto kò tí mọ̀ bí ọjọ́ iwájú rẹ̀ ṣe fẹ́ rí o. Ṣùgbọ́n ìdánilójú wà ń pé yóò padà lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù OGC Nice. A tó wá sọ bí ọjọ́ iwájú ẹ̀ ṣe fẹ́ rí. Ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Flamingos
àwọn náà fẹ́ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ibi tí wọ́n roko tì sí lọ́sẹ̀ tó kọjá wọn yóò tẹ̀sọ́wájú. Bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ èmi máa fi toyin létí. Alẹ́ ọ̀la náà ni àṣekágbá ìdíje Unity Cup. Ta bá ń sọ̀rọ̀ nípa ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tó orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Jamaica. Àwọn agbábọ́ọ̀lù wa ti ń lẹ́nu pèsè. Àwa ta gba tọdún tó kọjá, a tún gba ti ọ̀la yìí náà. Eagle 7 Sport Radio 103.7 FM. Ta fìdí kalẹ̀ sílùú Abẹ́òkúta tí ń ṣolúlu ìpínlẹ̀ Ogun. Ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọtẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí, wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi ti yín tòótọ́. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Àwọn kan pè mí ní fẹ́lẹ́fẹ́lẹ́ láyé mo dá wọn lóhùn. Àwọn kan pè mí ní fẹ́lẹ́ láyé mo dáhùn. Àwọn kan wò mí ṣùṣù wọ́n pè mí ní fẹ́lẹ́. Mo ní èyí tẹnu yí bábà ń bẹ́ẹ̀ pè mí màá dá yín lóhùn torí pé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni ṣe. Àpàtẹ ètò bí ẹni pàtẹ ilẹ̀kẹ̀. Awọkọ̀ ètò bí ẹni wọkọ̀ tírélà. Ìyẹn ètò tó bá lọ́gbọ́n lórí ni o. Ẹ má gbàgbé. We inform, we educate, we entertain. Èmi erùpẹ̀ lásán tó ṣe lẹ́nu yàn tó fi ọ̀rọ̀ sí lẹ́nu. Tó ní kí n máa sọ lọ. I do not take it for granted, Elédùmarè. Mo mọ iye bó ṣe ń bá mi lò. Alhamdulillah, Rabbil Alamin.

lálẹ́ òní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yìn láǹfààní láti máa gbọ́ ètò yìí. Àwọn tí wọ́n wà ní ojúde ọba mọ́ kí yín ẹ̀kú ọdún. Ojúde ọba tá a kọ́kọ́ ṣe láì ní àwùjalè. Láìpẹ́ láì jìnà mo mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti kéde ẹni tó kàn nípa ti àwùjalè ti ilẹ̀ ìjẹ̀bú. Gbogbo ẹ̀ tó lójútu. Ẹ bá rí oríṣiríṣi aṣọ. Ẹ má mọ̀ wípé ojúde ọba ti ọdún 2026 ó kún fọ́nfọ́n. Àṣà, ìṣe, fashion, oge, ẹwà èdè. Ó pé níbi ojúde ọba festival. Àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Mo kí gbogbo wa wípé a kú ọdún, a kú ìyẹ̀dún. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ lókè rọpẹ́. Pé ọdún yìí kò ní jí àṣemọ̀.

Eagle 7 Sport Radio 103.7 FM. Ta fi di kale si lu abe okuta tin sololu ipinle Ogun ni orilede Nigeria. Be wa wa de ilu wa simi awa nbe awa ko Olorun bo oke lo nfun wa se ni gbogbo igba. Mo ti gbina ya itoniyan o. Sport Extra leto. Eto ni Sport Extra. Eni kan ni ye. Ikan ni alalubarika. Awa ko Olorun bo oke lo nfun wa se ni gbogbo igba. Pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Samuel. Owó yẹ mí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run bọ́ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣí àwọn ìwé ìròyìn yẹn fún yín láwẹ́láwẹ́. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn ìròyìn yẹn jáde lẹ́yọkọ̀ọ̀kan. Ẹ̀yin ni kẹ́ mi ti bora bí aṣọ. Nítorí àwọn ìròyìn tí wọ́n bá mi wá sóde ní èní. Àwọn ìròyìn tó jẹ́ wípé ẹ ní láti gbọ́ ni. Ó ṣe pàtàkì fún yín láti gbọ́ àwọn ìròyìn yìí kẹ́ lè mọ bí nǹkan ṣe dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ má gbàgbé pé we inform, we educate, we entertain. À máa jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ. Gbogbo ohun tó yẹ ká fi tó yín létí, à máa fi tó yín létí. Àdè máa tí ó máa fi àpá kan. À máa fi ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ àbí ṣe yín létí nípa ti àwọn nǹkan kan.

dẹ́nbẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí tí n fi sí wa nígbẹ́rọ́ yìí pàkọ́. Iléeṣẹ́ panápaná ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ewu tó ní ṣe pẹ̀lú afẹ́fẹ́ gáàs tí wọ́n pè ní carbon monoxide. Wọ́n ní májèlé inú rẹ̀ pọ̀. Wọ́n wá pagi ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wà kẹ́fù o. Pé irúfẹ́ afẹ́fẹ́ gáàsì yìí ó lè ṣekúpa ènìyàn. Ènìyàn bá ti lè mí sínú. Wọ́n fi eléyìí léde nínú àtẹ̀jáde èyí tó jẹyọ ní èní láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alukoro wọn. Ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Paul Abraham. Òun ló sọ eléyìí dímọ̀ pé ẹ̀wọ̀ òun lè ṣe àpèjúwe afẹ́fẹ́ gáàsì yìí tí a pè ní carbon monoxide. Gẹ́gẹ́ bí nǹkan tó dàbí silent killer. Because nítorí pé kò ní òórùn, kò ní kọ́lọ̀, kò ní taste. Ṣùgbọ́n tí ènìyàn bá láǹfààní láti fa irú nǹkan wọ̀nyí sí mú, ó ṣeéṣe kó ṣe ìpalára fún àgọ́ ara ènìyàn, kódà ó lè gba ẹ̀mí lẹ́nu ẹ̀dá. Sọ pé eléyìí lè wáyé láti àwọn nǹkan bíi epo petrol, diesel, kerosene, gas, charcoal, coal, firewood, fún wọn bá jódélẹ̀, burn incompletely, tí wọn bá ṣe àmúlò wọn lọ́nà tó da, ẹjẹ́ yín sọ́bẹ̀. Wọ́n ní ká ṣọ́ra fún àwọn nǹkan báyìí. Kódà àwọn nǹkan tó ń jáde, àwọn èéfín tó ń jáde láti ara generators, gas cooker, charcoal stoves, kerosene appliances. Wọ́n ní àwọn bí industrial machine, àwọn èéfín tó ń ti inú àwọn nǹkan wọ̀nyí jáde. Ní pé ká ṣọ́ra wọ́n lè ṣokùnfà nǹkan tí a mọ̀ sí carbon monoxide. Wọ́n ní tí ò bá tó wá sí iná ventilation tí ò síbi tí afẹ́fẹ́ lè gbà lọ tí gbogbo ẹ̀ dí gágá, tí afẹ́fẹ́ yìí ò bá ráyè lọ tí èèyàn dẹ̀ wà ní inú afẹ́fẹ́ yìí, ó ṣeéṣe kó ṣe ìpalára fún ẹ̀dá. Iléeṣẹ́ panápaná lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn ni wọ́n ní ká fi eléyìí sin wa nígbẹ́rẹ́ ìpàkọ́. Láṣẹ ọba mi aláwòrán bí nǹkan ò ní ṣe wá, nǹkan ò ní ṣẹ̀mí wá. Ó yẹ ẹjẹ́ ń tẹ̀sọ́ iwájú. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti sọ di mímọ̀ wípé ẹ wò ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wọn sínú àdúrà. Kí Ọlọ́run bá wa kó sínú wọn, kí wọ́n ronúpìwàdà. Kí wọ́n yé wù wá láabi, kí wọ́n yé da omi àlàáfíà ìlúrú mọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́sọ eléyìí níbi ìpàdé wọn pẹ̀lú àwọn olórí ìlú traditional rulers àti àwọn olórí ẹ̀ṣọ́ ààbò lórílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàdé tó wáyé. Ìgbẹ́ wo ọ̀rọ̀ àwọn ará bí yìí ó ti gbà wípé ká máa gbàdúrà kí wọ́n lè repent, kí wọ́n lè ronúpìwàdà, kí wọ́n jáwọ́ lórí ọ̀rọ̀ àti máa wo ìwà agbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé ní pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n pé ọdún mẹ́ta lórí ipò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. May 29 ni wọ́n láǹfààní láti dé ipò yẹn. Wọ́n wá láǹfààní láti ṣe ìsàmì sí ọdún mẹ́ta yẹn lórí àlééfà. Ààrẹ sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde. Wọ́n mẹ́nu ba àwọn àṣeyọrí èyí tí wọ́n

pósta. Wọ́n gbé látàrí bí gómìnà yìí ṣe mẹ́nuba ọ̀rọ̀ yìí ní ibi ayẹyẹ kan ni wọ́n ti sọ di mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ló wà lọ́kàn àwọn. Kò tó di wípé ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ó ṣe bẹ́ẹ̀ ó wọlé. Nígbà tí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ó ń pẹ́ ni àwọn ṣe gbìyànjú láti mú ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn wọlé. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n wá sọ ọ́ di mọ̀ pé ìjọba ẹ̀dákan bẹ́ẹ̀ bá máa ṣe ẹ̀ṣẹ́ ní kíákíá. Ẹyẹ jẹ́ kí àwọn èèyàn máa pòǹgbẹ fún yín ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ mọ́.

ó dá ẹjẹ́ kí n tẹ̀sọ́ iwájú mo ti ń mẹ́nuba àwọn ìròyìn amúlùúdùn yẹn ní díẹ̀díẹ̀ ẹjẹ́ kí n sáré fún yín ní eléyìí kí n tó máa sùn síwájú. Ẹ ń sọ wípé mi ò fún yín ní àwọn orin yẹn dáadáa. Ẹ máa sì fi àwọn orin yẹn lẹ̀ fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Ẹ máa gbádùn ẹ̀. Ẹ má gbàgbé pé we entertain, we inform, we educate. Àwọn entertainment aspect yẹn hùn rèé. Ọwọ́ bà wọ́n o. Àwọn owó lọ́wọ́ tún bà. Bàbá àti ọmọ rẹ̀ ọkùnrin. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun. Mo rí ọwọ́ tó bàbá àti ọmọ rẹ̀ ọkùnrin. Wípé wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mobile phone valued at 180,000 naira. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìlú Ìmẹ̀kọ Àfọ̀n. Ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n. Wọ́n ní orúkọ àwọn afurasí yẹn náà, wọ́n fi orúkọ wọn léde Fatai Adegbola àti Waliu Adegbola. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun DSP Olúṣeyé Abáṣeyé ló fi eléyìí léde nínú àtẹ̀jáde tí ó wáyé lónìí. Ní pé ọwọ́ ba bàbá yìí àti ọmọ rẹ̀ látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ní pé wọ́n tọpinpin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan, ó dẹ̀ jẹ́ ọ̀dọ̀ wọn ni wọ́n tọpinpin ẹ̀dẹ́. Wọ́n sọ ọ́ dìmọ̀ pé kódà wọ́n tún rí àwọn ìbọn ìléwọ́ àti àwọn nǹkan míì wọ́n rí gbà. Ká má fọ̀rọ̀ gan. Wọ́n ní wọ́n ti transfer àwọn wá sí eléwé ẹran ní ìlú Abẹ́òkúta. Nígbà tí iṣẹ́ ìwádìí ó ń tẹ̀síwájú.

Big 7 Spot Radio 103.7 FM. Àfìdíkalẹ̀ sílùú Abẹ́òkúta ti ń ṣe olúlu ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Fẹ́ǹfilẹ̀.

ẹjẹ ń sáré múlẹ̀ wá sí ti gbọ́n yín. Eagle 7 Sport Radio 103.7 FM. Lórí ọ̀rọ̀ àrùn Ebola. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti jókòó ṣe ìpàdé kan lánàá. Pẹ̀lú ẹnìkan tí ń ṣe olórí òṣìṣẹ́ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Chief of Staff Fẹ̀mi Gbàjàbí Amílà. Pẹ̀lú alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé. Olúbùnmi Túnjí Òjó wọ́n jọ jíròrò àti àwọn èèyàn tí ọ̀rọ̀ kan nípa ọ̀nà bí wọ́n ṣe lè gbé igi dínà àrùn Ebola àjàkálẹ̀ àrùn yìí kó má bàa ṣe bẹ́ẹ̀ wọlé sórílẹ̀-èdè Nàìjíríà bí fẹjú kẹ̀kẹ́. Ẹ má gbàgbé pé ní àwọn orílẹ̀-èdè kan ní ilẹ̀ Adúláwọ̀ ni wọ́n ti ní àkọsílẹ̀ àwọn àrùn yìí níbẹ̀. Kódà ó kan àwọn agbo ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà ti ń lé gbogbo ìgbésẹ̀ ọlọ́gbọ́n tí wọ́n lè gbé láti rí pé ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn Ebola yìí kò jẹ́ ohun tí ó máa tún máa kọ wá lóminú lórílẹ̀-èdè Nàìjíríà.

lẹ́yìn náà ti notice ẹ̀. Wọ́n ti dá padà o. Àbí ẹ̀yin ò ti experience ẹ̀. Never see me. Àní kí ni wọ́n dá padà? Wọ́n ti dá padà o. Gbogbo ẹ̀yin tẹ̀ntẹ̀. 303 ẹmọ ìtumọ̀ ẹ̀ fún àwọn ìgbà kan kóòdù yìí ò ṣiṣẹ́ ẹnìkan ti ń tẹ̀ lápàbẹ̀ yẹn kí ni wọ́n fi kóòdù yìí ṣe wọ́n fi ń yáwó ni láti ọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ ìkàn sí ara ẹni service provider ní àwọn ìgbà kan kíní yìí ò ṣiṣẹ́ máa ma sọ ọ́ dìímọ̀ pé kò wà available at this moment láìmọ̀ wípé ọ̀rọ̀ yìí ó mà dé ilé ẹjọ́ ṣùgbọ́n láìpẹ́ yìí lẹ́yìn àṣẹ ti ilé ẹjọ́ pa àwọn ilé iṣẹ́ ìkànsí ara ẹni yìí wọ́n dá àǹfààní yìí padà sí ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti ní access sí à ń yáwó òun pè ìpè ẹ sáré tán o àbí owó ìpè ẹ tán o dẹ̀ ní change lọ́wọ́ àǹfààní yẹn tuntun ṣí sílẹ̀ o ẹ kóòdù yẹn wọn ayẹ ẹ lówó ọkọ máa ń dùn mí ni àwọn ẹlòmíì wọn máa abuse ẹ ṣe bá wo orí fún ẹlòmíì ti yá bi 5,000-10,000 ọdún wo ló tó fẹ́ san tán fún ẹ̀yin ẹ̀tẹ̀tù fẹ́ máa ṣe àmúlò àǹfààní yìí wọn ni wọ́n ti bá yín dá.

ẹjẹ́ ń sún sókè ẹjẹ́ máa wọ agbo amúlòdùn lọ kí tó lọ sí agbo amúlòdùn ẹjẹ́ ń yànnà gbogbo àwọn ìròyìn náà káwa lọ sí agbo amúlòdùn láti agbo amúlòdùn káwa lọ sí ti eré ìdárayá. Gómìnà ìpínlẹ̀ Ogun ẹnu mi àgọ́ Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu Your Excellency o wọ́n ní the best is yet to come. Àwọn náà sọ ilé yìí níbi ìsàmìsí ọdún keje ni wọ́n dé ipò gómìnà ní ìpínlẹ̀ Ogun. Wọ́n sọ̀rọ̀ wọ́n mẹ́nubá àwọn àṣeyọrí tí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Ogun. Àwa sọ wípé ẹ̀wò kò tán síbẹ̀ o. Àwọn nǹkan sì máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa wáyé nípa ti ọ̀rọ̀ àwọn àkànṣe iṣẹ́ ètò ìlera ètò ẹ̀kọ́ ilé ìgbé alábọ́dé àti àwọn nǹkan tí àwọn mọ̀ wípé àwọn ará ìlú yóò lè jẹ àǹfààní látara àwọn àkànṣe iṣẹ́ yìí lẹ́yìn àwọn sì máa ṣe fún àwọn ará ìlú. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú àwọn Lagosians fún àtìlẹyìn àti sùúrù tí wọ́n ní pẹ̀lú ìṣèjọba wọn nítorí pé láìsí yín ta ni àwa. Wọ́n dúpẹ́ wọ́n dẹ̀ ṣe ìlérí pé wọ́n á tún ṣe jù bẹ́ẹ̀ lọ.

0: p.m. with music, food, drinks, and fan activities. Watch matches live on giant screens with entertainment, competitions, and giveaways in between. At the same time, Eagle 7 Sports Radio broadcast live from the Africa Village Daily, bringing you match previews, live coverage, fan reactions, interview, and expert analyses. Your main anchor, MGP and BGP, lead the coverage, supported by Mr. Flawless and Fele, bringing the crowd experience and cultural flavor. This is more than just watching football. This is the 2026 FIFA World Cup Africa Village. Join us from June 11th to July 19th, 2026 at Bamboo Garden, Wasimi, Africa Village 2026. Don't watch alone. Watch with Africa. Powered by Eagle 7 Sports Radio 103.7 FM. For sponsorship, call Max on 0806-476-4674 or Wale on 0802-335-4453. Africa Village, powered by Eagle 7 Sports Radio 103.7 FM, where champions fly.
1: Eagle 7 Sports Radio, the best sports.
2: It's lights out and away we go. Sebastian Vettel gets a flyer ahead of Lewis Hamilton.
3: He's out too. He's got a left hand.
1: The best station, the best for you. Eagle 7 Sports Radio. Fly with us.
4: Ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni lọ́nà. Focus. Ẹ máa kẹ́ ní kọ̀ọ̀kan sọ fún mi pé ìkan tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àbí tó fẹ́ dáwọ́ lé wọn ò lè ṣe é. Ọ má lè jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan sọ fún wọn pé ọ̀nà tó fẹ́ gbà rí ìpèsè náà bẹ̀. Orúkọ mi ni Olúwatolúọba Amúṣan. Èmi ni mo ní 100 meter record ní eré 100 meter hurdle.
5: Orí ìfẹ́ mi fún bọ́ọ̀lù, mo ti ṣe iṣẹ́ bricklayer rí. Mo dẹ̀ ti ṣiṣẹ́ níléeṣẹ́ búrẹ́dì. Ìgbà míì gan wà tó ṣe pé mo ti pọn mi tà fún yàn nílé rẹ̀ rí láti rí owó, láti fi ra bàtà àbí láti fi lọ sí ṣẹ́ni. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael. Agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí a ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé tán bá ní ẹ wá sílùú Èbó kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún márùn-ún mẹ́rin tán ti bẹ̀rẹ̀. Àmọ́ ìmọ̀ràn tèmi máa ń gbà ni pé mo kọ́kọ́ ní sùúrù kẹ́ ẹ sì rí dájúdájú pé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí. Ibi tí è sí ọ̀nà irú ọ̀nà. Tán bá ti ní owó kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan san báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí báyìí. Ẹ̀fùn àti ìmọ̀ràn tèmi ní fún àwọn èèyàn nílé. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael. Agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí a ń pè ní England.
6: Orúkọ mi ni Israel Mobolaji Temitayo Odunayo Olúwafẹ́mi Owólabí Adésanya. Ọmọ ọba ni mí.
7: Azizat Oshoala, àgbà bọ́ọ̀là, Justin Bieber, àgbà singer. Orúkọ mi ni Azizat Oshoala, agbábọ́ọ̀lù fún Team Nigeria. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín pé ẹ lè make ẹ nílé ayé nínú iṣẹ́kíṣẹ́ tó bá ṣe kó dídán kẹ gbá bọ́ọ̀lù. Anything tó bá fẹ́ ṣe láyé ẹ̀, make sure pé ohun ẹ̀ láti ṣe ó dẹ̀ ṣe. Àwọn ẹbí ẹ náà bá wọn sọ̀rọ̀ kọ́ support ẹ̀ kọ́ dẹ̀ gbàdúrà fún ẹ̀. Very important. Orúkọ mi ni Azizat Oshoala. Agbábọ́ọ̀lù fún Team Nigeria.
1: This is Eagle 7.

Igu 7 Sport Radio 103.7 FM. Safidikale silu abe okuta tin solu lo ipinle ogun ni orile de Nigeria. Me wa wa de lo wa simi awa nbe. Awa ko Olorun bo oke lo fun wa se ni gbogbo igba. Se o gbagbe. Abule ife eye agbaye. World Cup Village. Oti sumole o. Oti sumole. E gbodo carry last, e gbodo miss e. Ngege bi yo ti se ma gbina ya lojo kokonla. O su tin bo ye. Ni Ego 7 Bamboo Garden. Ni lo wa simi. Ki le fe wade. Abule ife eye agbaye te oni ri. Ah. E je ko di ojo na. Ko ma da mi pe mu ndo inu jo. Ṣùgbọ́n ohun tèmi ti ń rí pẹ̀lú gbogbo àwọn ènìyàn tó ti forúkọ sílẹ̀ pẹ̀lú gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ gbórí wọlé pẹ̀lú gbogbo àwọn innovations tó ń lọ tilẹ̀ fẹ́ wá débẹ̀ tẹ́ ò ní rí. A máa jẹ́ kí ife ẹ̀yẹ àgbáyé World Cup yẹn kó dùn ọ́ kó jẹ́ memorable one èyí tẹ́ ò ní lè gbàgbé. Bí orílẹ̀-èdè Nàìjíríà bá a tẹ̀ qualify ṣùgbọ́n a jẹ́ kó jẹ́ èyí tí ẹ̀yin náà á rí tẹ́ máa sọ wípé eléyìí ó máa tún yà láàárọ̀ tọ̀. Ẹ kú ojúlọ́nà abúlé ife ẹyẹ àgbáyé World Cup Village ní ìlú wa simi ní Eagle 7 Bamboo Garden. Ilẹ̀ fẹ́ wá débẹ̀ ẹ mú ọtí ẹlẹ́rìn dòdò àti tibí àti oríṣiríṣi aṣọ aláràǹbarà ẹ wò ó àwọn iléeṣẹ́ ìkànsí ara ẹni. Give away. Àwọn kan pọ̀ lẹ́yìn náà máa rí ní Eagle 7 Bamboo Garden nígbà tí DJ ife ẹ̀yẹ àgbáyé bá ti gbìnà yá. World Cup Village. Ẹ jẹ́ ń fi gígùn.

0: Okay. Gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìlérí ṣáájú, mo ní pé agbo amúlùdùn mo fẹ́ rọ́rọ́ lù báyìí. Kí n máa fún yín nípa ti àwọn ìròyìn, àwọn tó ń jẹyọ nípa ti àwọn amúlùdùn entertainment. Ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àgbà òṣèré tíátà yìí. Ẹ bá ń gbọ́ ẹ̀bùn olóyédé. Ẹ bá ń gbọ́ Ọláyà Igwe. Ọláyà Igwe sọ di mọ̀ pé I hated my tribal mark. Ṣé mọ̀ kan tó ń jẹ́ tribal mark ṣá? Ìlà àmì ìdánimọ̀ nílẹ̀ Yorùbá ni. Gbajúgbajà òṣèrékùnrin yìí Ọláyà Igwe ló ti sọ di mọ̀ pé ní ìgbà kan rí tẹrí ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ òun yìí. Òun kórira rẹ̀. Ó tilẹ̀ jẹ́ pé nígbà tóun wà ní kékeré ni òun ti ń jẹ dodo ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ òun yìí. Nígbà tí bàbá mẹ́nu ba ìròyìn ọ̀rọ̀ yẹn dé apá ibìkan. Bó tilẹ̀ jẹ́ wípé ìdílé tí a bí òun sí ó jẹ́ ìdílé oníyàwó mẹ́fà. Ọláyà Igwe ṣàlàyé wípé tẹ bá gbọ́ nípa tribal mark yìí, wọ́n ní ọmọ àwọn ọmọ àkọ́kọ́ first child láti ọ̀dọ̀ ìyàwó kọ̀ọ̀kan wọn máa ń láǹfààní láti kọ. Ṣùgbọ́n àwọn ń ta wọn, àwọn sọ ọ́ dímọ̀ pé ẹ fún mi nílà, ẹ jẹ́ kèmi náà ní ìlà. Nítorí àwọn láìkẹ́ eléyìí ló bí ìlà tó wà ní ẹ̀kẹ́ Ọláyà Igwe. Wọ́n ní ṣùgbọ́n lásìkò yìí oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ láwùjọ wa. Ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ó ti gbòde kan. Ìyẹn ò túmọ̀ sí pé kí tribal mark kó má wà relevant mọ́ o. Ọ̀pọ̀ àwọn èèyàn ti rò wípé tribal mark ìlà kíkọ ó jẹ́ nǹkan tí wọ́n fi ń ba beauty àwọn èèyàn kan jẹ́. Ó jẹ́ nǹkan tí kò dára. Ṣùgbọ́n lásìkò yìí àwọn èèyàn tí wọ́n ní ìlà wọ́n mú yangàn láwùjọ pé èmi ò nídìí passport, èmi ò nídìí ìdánimọ̀. Gẹ́gẹ́ bí ààfin tèmi ò ṣe nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà. Àwọn ní ẹ̀wò ibikíbi tí ń bá dé báyìí tó bá ti lè rí ìlà yìí lẹ́kẹ̀ẹ́mi báyìí. Ọmọpọ̀mọ ọmọlúàbí ọmọ ojúlówó Yorùbá ni mí. Ẹ dákun ẹ wá wò mí o. Ṣé rántí orin yìí? Ṣanko Rashidi. Èyí ni mo tún fi ń tẹsẹ̀ dúró sórí àyájọ́ àwọn ọmọdé lórílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo abiyamọ ayé ẹ ní fojú sunkún ọmọ. Nígbà tó ń jẹ ọmọ bá jiná tán ẹ ní di àwátì. Wàhálà yín kòókò jọ̀ọ́jọ̀ọ́ lórí ọmọ kò ní já sásán. Mo tún ń ṣe ládùúrà fún gbogbo àwọn ọmọ tó ṣì wà lọ́dọ̀ àwọn ará bí yìí. Ọlọ́run jọ̀ọ́ bá wa fi àánú rẹ̀ jẹ́ kí àánú rẹ̀ dájú lórí wọn. Bá wa fi iṣẹ́ rẹ̀ ṣọ wọn kí wọ́n dé láyọ̀ àti àlàáfíà. Òmìnira tá à ń pè fún àwọn ọmọ yìí jẹ́ kó wá sí ìmọ̀ṣẹ́.
1: Ó dẹ̀ lọ sí school ẹ̀ kò pọ̀ nídìí tó bá yẹ pọ̀ ọmọ mi àti òkú tó ti fẹ́ máa rówó òun ni lọ sí school. Wọ́n lọ sí school ọkọ̀ mọ́tò ẹ̀ náà ò dẹ̀ padà tó ti ṣe ni wọ́n mú káàkiri báyìí.

ta ló sọ wípé ẹ̀rù ń bò wọ́n láti lọ sínú ìgbéyàwó láti lọ sínú marriage ice prince ice prince ẹ̀rántí olórin yìí ẹ̀rántí ẹ̀ ọ̀dà ajẹ́sáré mọ́rin yìí wá bóyá máa rántí ẹni tí mò ń sọ.

Fini. Yanni to kan rin ye. Mike Springs. Every Zamani. Àwọn ló ti sọ̀rọ̀ síta lásìkò yìí wípé ẹ̀rù ń bà wọn tó bá ti kàn rán marriage. Ó ní eléyìí ló jẹ́ kóun máa tẹsẹ̀ dúró. Ó ti sọ wípé òun fẹ́ ṣe ètò ìgbéyàwó. Ó sọ eléyìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú gbajúgbajà agbóhùn sí afẹ́fẹ́ kan. Ó sọ débi wípé ohun tó ń tún bà wọ́n lẹ́rù ni pé ọ̀pọ̀ ìgbéyàwó lòun ti rí lẹ́yìn tí wọ́n ṣe ètò ìgbéyàwó tán kò tẹ̀ pẹ́ tí wọ́n á ti túká. Ó ní eléyìí gan lásán ó tó ohun tó ń bà wọ́n lẹ́rù. Tí òun fi ń sọ ọ́ di mọ̀ pé ṣé màá lè tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò ìgbéyàwó báyìí. Bẹ́ẹ̀ náà ló sọ débi wípé àwọn èèyàn kan tí wọ́n bá fẹ́ ṣe wedding party wọ́n á lọ yáwó láti fẹ́ ètò ìgbéyàwó yẹn láti fẹ́ lójú. Ó ní ẹ̀wò gbogbo nǹkan wọ̀nyí lòun náà ń wò pé ṣé èmi náà á lọ yáwó láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ̀rù ń bá àwọn bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń wọ́n wá fún òun pé kí ló dé. Ìwọ náà ó ti ń dàgbà lọ ò dẹ̀ lọ́wọ́ ṣe kí ni ò dẹ̀ lọ́wọ́ èèyàn kan. Ta lè máa rí mọ́ ẹ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀. Má gbàgbé o, àpọ́nlé ò sí fún obìnrin tí ò láya lọ́ọ̀dẹ̀. Àpọ́nlé ò dẹ̀ sí fún ọkùnrin náà tí ò láya. Obìnrin tí ò láya tí ò lọ́kọ lọ́ọ̀dẹ̀. Kò sí àpọ́nlé o. Bẹ́ẹ̀ ọkùnrin náà tí ò ní ìyàwó. Àpọ́nlé yẹn lè máa tó. Ice Prince ló ti ń sọ ọ́ di mímọ̀. Wípé I'm scared of marriage.